ẹ̀jẹ̀ ara Jésù àti ara rẹ̀ jẹ́ ohun kan gbòógì láti máa jẹ́ olùtọ́nà fún àwọn ọmọ lẹ́yìn Kristi láti lè fún wọn ní ìtọ́sọ́nà tó péye ní gbogbo ohunkóhun èyí tí wọ́n bá ń ṣe. Ó wá sọ wípé wọ́n sì gbọ́dọ̀ ní ìfẹ́, ìfarajì àti lè ṣe ohunkóhun ní àṣeyọrí. Orílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣe fún àwọn ọ̀daràn àti ọ̀bàyíjẹ́ ènìyàn. Gómìnà ìpínlẹ̀ Edo ló kéde ọ̀rọ̀ yìí nínú ìjọsìn èyí tí ó wáyé ní ilé ìjọsìn èyí tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn fún ìjọba ìpínlẹ̀ náà Patrick Ebojele tí ó wà níbẹ̀ ní ilé ìjọsìn èyí tí wọ́n pè ní Lord of World City Christ Embassy èyí tó wà ní ìlú Benin. Òun ni akọ̀wé ìròyìn fún ìjọba yìí ti gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá pé kí ìṣọ̀kan ìrọ̀rùn àti ìlọsíwájú kó dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Kò wà ṣà ìgbàládùrà fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu láti ní ọgbọ́n àti òye láti ọ̀dọ̀ Ọlọ́run.

0: Ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba Sẹ́nétọ̀ George Akume, òun ni ó gbàdúrà ní ilé ìjọsìn nígbà tí ó sọ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àjọ̀dún ọjọ́ òṣèlú èyí tán pè ní Democracy Day, èyí tó ń lọ lọ́wọ́, ó wá gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àṣeyọrí àti láti ran ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé ìbùtí ògo, kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà lè rí adùn òṣèlú tàwa ara wa jẹ nínú ètò ìṣèjọba náà. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní. Ó dìgbà kan.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, so known as in.
2: From Dr. Harold Richman, with deep respect and love, we say congratulations, Daddy and Mommy Agbami.